0: বললেন আমিন।
1: আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ। বকির দেখেন দিল সোয়াচ্ছি নম্বর ত্রেস তল গিনাও নিগি তিওয়াই তাই গাহামনি তে নাবাত লেন তল উই ফাতিলি কি বক মি নিউ তুবা আ ফং জেম লেই সখলে লেন ফা লি গ খাই মই মাতলা আক বাসান লি গ খাই মই সাংকে লং চি নাবাত ইয়ই বক ই লি গ খাই মই ভেন্টিলেটর দফ টাং লি গ খাই আই কমপ্রিমি লা আই ডম ইয়ো খামনি লাই আজ বব বুই মেটি লে নাঙ্গম দফ নাঙ্গম ইনশাআল্লাহ চি ইয়ো বলি দিন চি নিউ চি চি নি নেক চি ওয়ান উই নি গ খামনি ñoy yere walu gobel na de ñew ci fan yu bare bare bare bare ci fatli inshallah ci yobul mbokki bu do nor ne dekk ba tol ni ñi ci wara ñew li ci ñew nga comparer ko ak nawet gi mbokki bu do nor la mag gi gëna yaat bok la bëgg wax ndax fo bëgg jaar sa auto bu fa mëne aw ding fa def fi nak fi nga wara jaar bëgg fa jaar mu jup lool dang koy bayyi dem jaar yi fo xamne waro fa jaar te dafa deung lool wala nga dem tok di xaar lu jang embouteillage kon koy mag ni mag ni gëna xat waaw légui nak ginaa mag li day gëna xat ndax nawet yow lutax ngay def lutax mag li gëna xat mbedd mi li nga ci def jaadu ba kenn mënu fay jaar xam nga ni jaadu waaw li nga fi gas ni bayiko fi xam nga ni jaadu li nga fi tek ngir bañ ko fi jaar te jaar fi yakul dara da nga bëgg nek a les rek xam nga ni jaadu te ak li doomu adama bokk yi dañ koy moytu sunu borom subhanahu wa ta'ala lay gobariko ay bori julli bori koor bori asaka bu jéggal la ko du dara ci moom ndax jëriñu ko dara waaye nag yow ñi nga amee ak la ñoo la nga xamni yobul xam dañuy wër képp ku leen amel ak ba ku leen lay tiit am nga doomu adama tiit tiit ba bu sañal ndayam bayam ay doomu ñepp baye mo nañ dugg soxor waye mom na mucc ndax tiit lolu graw na mbokk yi kon inshallah de ñew bu baax baax dal ci wajjal magal gi waye yi ko wara boole ak ki ñew benen yoon ñu ñew ci ki nga xamni mom lañuy fekk ci ala kul hal
2: ami qadan li shahid bi kawni abdullah wa zakhir
3: sunu café xelkom di café 100% naturel waaw café touba gu raxul dara yow mi bëgg café touba rek café gu neex fort lépp naturel sunu café xelkom la lay digal mooy café gi ñëpp taamu bitim réew lañu ko jëlee indi ko fii ci sénégal tànn ko raxas ko ba mu set saaf ko liggéey ko ci liggéey bu sell sett jaar yoon te ñu xam café te mën ko muy waa kër Serigne Saliou Mbake sunu café xelkom disponible na au sénégal ci mbooleem boutique yi ak marché yi yow mi am màggal gàmm wala cant wala événement bu mënti doon wala nga bëgg café goy naan sa biir kër wala café goo teexalee say gan sunu café xelkom moo ci mën xoolal ma yi emballage yu taaru am na sachet 1 kilogramme am na 500 grammes 25 grammes ak 40 grammes wala nga bëgg en gros lu ci bëgg ñu livrer la ko sunu café xelkom ñu ngi ci Touba marché Ocas mën nga jokko ak ñoom ci 77 543 33 35 wala 76 315 09 44 sunu